0: Data, nourishing minds, sharing happiness for 50 years.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Hey!

0: ọkọ mi, kí ló ń ṣe yìí? Ṣo fẹ́ jáde ni?
1: Bísí aya mi, mi kúkú jáde. Ọjọ́ tó máa lápẹrẹ ni ọjọ́ ìní jẹ́ o. Nítorí ìwọ ni kọ́kọ́ ni wà á lọ sí Premier Health Care Center yẹn ilé-ìwòsàn alábọ̀dé ti èní. A máa jọ lọ ni.
0: Wà á tẹ̀lé mi lọ́kẹ̀. Àbí mi ò bọ́ ẹ dáadáa ni. Abónú nǹkan tó fẹ́ ni.
1: Ó kúkú sí mi gbọ́ aya mi. Mi ò kúkú fẹ́ nǹkankan. Wọ́n sọ pé tí ọkọ àti ìyàwó tí wọ́n bá jọ fọwọ́sowọ́pọ̀, wọ́n ní ọmọ á wà ní àlàáfíà.
0: Kúnlé, ó ti yí padà o. Àmọ́ àyípadà rẹ̀ yìí dùn mọ́ mi.
2: Bísí ìwọ nìkan kọ́ lè wá sí ilé ìwòsàn alábọ̀dé wa lẹ́ni, ìyẹn mà tún dùn mọ́ mi nínú o.
0: Bẹ́ẹ̀ni o.
3: Ti ìyàwó rẹ lẹ́yìn láti fi orúkọ sílẹ̀ kí ó sì bímọ sí health center tó súnmọ́ àdúgbò rẹ̀, ṣe bí Kúnlé mọ àwọn health center tó súnmọ́ ẹ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
1: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCDA).
4: OE drivers, wherever in Nigeria, the difference between a fast driver and a smart driver is that the smart driver always arrives. So before you start doing fast and furious on the highway, Leadway is reminding you that somebody is waiting for you at home. They are not waiting for you to break the fastest driver record. They are just waiting for you to arrive alive. So please slow down, stop the speed competition, and drive safe. This message is brought to you by Leadway Assurance. Visit arrivealive.leadway.com for more information.
5: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th.